ṣe pé bọ́ndé bọ́ndé lónìí ló tẹ̀mí yẹmi o 92.9 lónìí ló tẹ̀mí yẹmi o ìmọ̀ ṣe pé.

Ọlọ́run ọba ó ṣeun, Ọlọ́run ọba ó ṣeun, Ọlọ́run ọba ó ṣeun, ògoni fún Ọlọ́run lókè ọrun. Àgbò tó tàdí mẹ́yìn agbára báyìí ló lọ mú wá, kò sí nǹkan tí ò kí ń rẹ o. Máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀gá ògo jùlọ. Ilé-iṣẹ́ Bond FM 92.9 ìka rédíò Nàìjíríà tó fìkàlẹ̀ sí nọmba 1A Adékunlé Fájú ìwé GRA onígbòǹgbò ìkẹjà Lẹ́kọ̀ọ́ ìbẹ̀lẹ̀ ti ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́. Má jẹ́ ó yà yín lẹ́nu Bond FM ti padà o.

0: FM.
1: Alẹ́ rò pé alẹ́ ṣe bí ó. Ebi sọ yẹ rí ló ń sọ̀rọ̀ ṣé ti yíyọ oo oo.
2: Ẹ máa dúró kó lẹ́ẹ̀ máa dúró kó lẹ́ẹ̀ máa kódà 92.9 Bond FM ẹ máa tàn ní wọn kánà.
3: Ọ̀run máa ṣàlàyé gbà o, ìtẹ́lọ́run máa. Ìtẹ́lọ́run máa ṣàlàyé gbà o, ìtẹ́lọ́run máa. Ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ká má bá ṣẹ̀ sófin. Ìtẹ́lọ́run máa ṣàlàyé gbà o.
4: Ìtẹ́lọ́run máa ṣàlàyé gbà o.

0: ẹ̀jẹ̀ ti sí ìkéde pàtàkì yìí ká tó níbi tí à ń lọ a ó ti kọjá níbi tá ò lọ gbàgbé ogbó ṣe ṣẹlẹ̀ gbogbo problems pátá nínú solution àfi tí èèyàn bá ti lè gbogbo ojútùú rẹ̀ solution bus stop fún gbogbo àìsàn lóhùn tó ló máa dà ọ́ láàmú nínú ilé ìwòsàn ìgbàlódé IAIS national medical international limited lábẹ́ olùdásílẹ̀ dr idris ajibade phd ajá ìsẹ̀ ilé olóró ìsẹ̀yìnlé ìlànà ìwòsàn tí àwọn baba ńlá wa ń lò lọ́jọ́ sí tí wọ́n fi ń lò lẹ́yìn láìsí ẹgbẹ́ tàbí oògùn àwọn nílànà ti ìgbàlódé ni dr idris ajibade phd àtàwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà àwọn onímọ̀ ilé ìwòsàn IAIS má jẹ́ kí àwọn ìjákulẹ̀ tí o ti bá pàdé ní àwọn ilé ìwòsàn yìí tí o ti lọ tẹ́lẹ̀ rí odi score jẹ nǹkan ju nǹkan lọ ìyẹn sì jìnnà sí ìmọ̀ inú ilé ìwòsàn IAIS wà ní true test medical diagnostic building newton bus stop gangan abúlé ẹgbà telephone 0803-869-0104 ẹ̀ka ilé ìwòsàn wọn wà ní number 2 lanu sumoni street high school junction sagam ikoro ní odi ikorodu telephone 0816-585-8582 IAIS
1: àṣẹ ọlọ́run. Ṣé lẹ́mọ̀ hàn mà ní ká máa ṣe é múra lórí gbogbo.

0: off. If symptoms persist after 3 days, go see your doctor.
1: Èyí ni láti sọ fún gbogbo onímọ́tò pátápátá lójú pópó pé níbi gbogbo tí ẹ bá ti rí àmì sí caution ìtọ́ka sí pé mọ́tò bàjẹ́ ni o nítorí náà ẹ jẹ́ ká rí dájú pé a fi mítà mẹ́wàá sílẹ̀.
2: Bọ́ọ̀dẹ̀ fm 92.3 rẹ̀ aráàlú ló ṣe lágbára fún gbogbo onímọ́tò pé àdélé balẹ̀ rẹ̀ ọkùnrin àkòyà bí kí àwọn onímọ́tò jẹ́ kí sí caution méjì máa wà lẹ́yìn tí wọ́n ti rúgbàkigbà mọ́tò lè bàjẹ́ lópópónà ẹgbẹ́ ìkìlọ̀.

iléeṣẹ́ Bond FM ti padà sórí afẹ́fẹ́, ara àwọn kan ti yá gágágá. Ìgbà ayé láṣẹ mọ̀ pé àṣé ogun ẹ̀jẹ̀ ní iléeṣẹ́ Bond FM fáwọn ẹlòmíì, òun ló gbé wọn ró. Àwa náà kọ́ o, Elédùmarè ló ṣe é bẹ̀, amoríri yín anífẹ́ẹ̀ yín náà, ẹ ṣe adúpẹ́ o. Ẹ̀yin tẹ́ ẹ ti mọ̀, ẹ sọ fáwọn tán ì tí mọ̀ pé iléeṣẹ́ Bond FM 92.9 ó ti gorí afẹ́fẹ́.

0: síwájú nínú ohun dáadáa ni. Àwọn ètò wa ti bẹ̀rẹ̀, ó ti ń tẹ̀ síwájú iléeṣẹ́ Bond FM 92.9 nígbàyí tí aago mẹ́jọ àbọ̀ ti lù. Orí ètò ohun ìpè òun náà ni a máa lọ báyìí níbi tí màmá wa mọ́mi fún mi láyọ̀. Wọ́n máa fi oúnjẹ mi bọ́ wa ní ti ìlànà kìrìsìtẹ́nì fún ọgbọ́n ìṣẹ́jú gbáko. Ohun ìpè òun náà ni a máa nà sórí afẹ́fẹ́ báyìí pẹ̀lú mọ́mi fún mi láyọ̀ àgbọ́dún ni ọ̀.
1: Agbára Ọlọ́run ti ń gbà ní ìṣòro ńláwọ̀ ló ka ọláyà ọ̀rẹ́ ní bológun ti ń jà ó tó lè sọ fẹ́ nìkankan. Wá pàdé Jésù oníṣẹ́ ìyanu ní gbogbo ọjọ́ Monday nínú àdúrà àgbàṣẹ́gun. Mighty hand of God nílé ìjọsìn Rapture Proclaimers Evangelical Church of God tó ń bẹ ní number 31/33 Adeye First Street Lagos Abeokuta Expressway Car Wash Bus Stop Ìyànà Pájà. Níbi tọ́lọ́run ti máa gbọ́wọ́ ọmọ mi fún mi láyọ̀ ṣiṣẹ́ ìyanu. Ẹ̀lọ́ ọmọ mi 08025460 08050604508. Mighty hand of God ní gbogbo ọjọ́ Monday. Mábọ̀gùn rẹ mọ́lẹ̀, Jésù yóò fún ọ lọ́nà àbáyọ.
2: Dìde abiru dìde.
3: Mo kí ògbé tí tó ń gbọ́ mi ní wákàtí ní orúkọ Olúwa, bẹ́ẹ̀ ni mo sì gbàdúrà fún ọ ní orúkọ Jésù Kristi ti Nasareti. Ohun rẹ kò ní bí Ọlọ́run nínú mọ́, àdúrà rẹ kò ní padà sí ẹ láyà. Gbogbo iṣẹ́ àti iṣẹ́ rẹ níwájú Ọlọ́run kò ní dègun lé ẹ lórí. Ẹ̀mí àṣìṣe Ọlọ́run kò fi bunú ayé rẹ. Àkọsílẹ̀ burúkú tó ń mú kó mọ jìyà àìmọ̀dí láti inú ẹbí rẹ wá lórí títí ẹ kí ìbínú Ọlọ́run kó parẹ́. Lórí bí títí ẹ ìdájọ́ Ọlọ́run ní kíkorò kó dáwọ́ dúró. Ọjọ́ tó máa lò láyé a kò ní kà fún ẹ̀sán búburú lé ẹ lórí. Mo gbàdúrà fún ọ o, tàbá rí ìwọ táláyàn lè ń tẹ̀lé kiri, kò síbi tó dé wọn lò náà ni wọ́n rí. Ẹni tó sọ ẹ̀ lọ́lọ́dúnmọ́rì tó ní tó ń bá sì wà láyé ò ní rọ̀nà lọ, tó ní bò bá kú pàápàá owó gbèsè ẹlẹ́lòmíì lọ́wọ́. Ìdájọ́ Ọlọ́run kò wà rí o, ìdájọ́ Ọlọ́run kò mú wọn mọ́lẹ̀. Agbára wọn tí wọ́n rò lórí ẹ̀ tán fi ń ṣàkókò kú mọ́ wọn lọ́wọ́. Agbanilágbà tán kò gbà ọ́. Bàbá tí ń tú ni tí kìí gbẹ́ bọ́ tí kìí gbẹ̀jẹ́ kó wá orí kó tú ọ sílẹ̀. Mo gbàdúrà fún ọ, ìwọ tó fọlọ́run ṣe gbẹ́kẹ̀lé ọ, tó dẹ̀ ti wá gbàdúrà ti wá sún ẹ. Bó ṣe ń gbàdúrà tó bẹ́ẹ̀ náà ni nǹkan le tó. Mo ti ń gbọ́n mi lórúkọ Jésù. Agbára àṣẹ ìtura tí ń gbani lọ́wọ́ ogun gbígbóná kò wọ ọmọ ayé rẹ lọ. Ibi tára ti ní ẹyẹ kó bẹ̀rẹ̀ sí tura níbẹ̀. Ibi tí nǹkan ti lé kó bẹ̀rẹ̀ sí dẹ̀rọ̀. Ibi tó ti dẹ̀ ọ́ kó máa tú. Bó o bá gbàgbọ́ nínú ohun tó ń gbọ́ yìí ní orúkọ Jésù Kristi, ìdè rẹ kó máa já kí a tú ọ sílẹ̀. Ẹ̀wọ̀n rẹ kó já, túbù rẹ kó ya, kó rọ̀nà àbáyọ o. Ẹni tó bá sì lóòní ń lọ, òun ni ó rọ́pò rẹ nínú ìdè. Ẹni tó bá lóòní bọ́, òun la gbèdè. Ẹni tó bá lórí kò ní dára fún ọ, òun ni ó sọ tó dára nínú ayé tirẹ̀. Tọ́lá àánú awa orí bó ti ń gbóhùn yìí, àánú awa orí sẹ́, nǹkan rè ní bàjẹ́ mọ́ ẹ lọ́wọ́ mọ́. Wọ́n ní kí ẹ pẹlẹ mọ́, ó mọ gbóhùn ẹ kú oríire, wọ́n mọ sọ fún ọ lọ́sàn-án lóru. Gbogbo tó jẹ́ tiṣe yóò bẹ̀rẹ̀ sí dùn. Ìkòrò tán lọ́rọ̀ rẹ o. Wàá gbọ́ ibi tẹ́ ogun ẹ̀sán ti ń jà ẹ̀, àánú awa ẹ̀ rí débẹ̀. Ó ra àánú Ọlọ́run o, Jésù Olúwa wa. Àmì. Ẹ já lọ sínú Bíbélì. Ẹ já ka ìwé Jọ́hánù. John 8, orí ìkẹjọ, verse 36, ẹsẹ̀ kẹrìndínlógójì. Ẹsẹ̀ kẹrìndínlógójì, 36. Wo nítorí bí ọmọ bá sọ yín di òmìnira, ẹ ó di òmìnira ní tòótọ́. Nítorí tí ọmọ bá sọ yín di òmìnira, ẹ ó di òmìnira ní tòótọ́. Kò tó sọ yín lọ́pọ̀lọpọ̀ máa fi ń wàásù, máa fi ń gbàdúrà. The Bible

0: ẹ̀yin ò lè jẹ́ mímọ́ ṣùgbọ́n ẹ̀ ń wá pastor tí ó jẹ́ mímọ́ ẹ̀yin gẹ́gẹ́ bí ọkùnrin àtobìnrin ẹ̀ máa sọ pé ọkùnrin kan ò tó obìnrin kan ò tó ṣùgbọ́n tí pastor yín bá ṣe bẹ́ẹ̀ gbé sórí social media ẹ̀ fẹ́ pastor tí ó ságbèrè ṣùgbọ́n ẹ̀yin ò lè ṣe kẹ́ ẹ mọ́ ṣe tí pastor yín bá mu sí tẹ bá gbóòórùn ẹ̀ ní pastor èké ni ẹ̀yin ò sì lè ṣe kẹ́ ẹ mọ́ mu àbí tí wọ́n bá pàdé pastor tiẹ̀ ní club house ṣó padà lọ́dún ọ̀dá mẹ́wàá fúnjọ́ kejì ọ̀run pastor ọ̀tọ̀ ọ̀run ti yín ọ̀tọ̀ àbí mo kìlọ̀ ẹ yí padà nítorí pé gbogbo ẹnikẹ́ni tó bá kọ̀ láti jẹ́ mímọ́ kò ní dé ìlú mímọ́ kò ní dé ọ̀run mímọ́ ọlọ́run mímọ́ kì yóò lè gbà wọ́n là ṣùgbọ́n tó bá gbọ́ràn sí ọmọ lẹ́nu yóò sọ di òmìnira òmìnira rẹ yóò sì dájú mo bẹ̀ ọ́ ní orúkọ olúwa láti wákàtí ìlọ bẹ̀rẹ̀ sí ní yẹ ìwà rẹ wò yẹ ìṣe rẹ wò òmìnira tó ń wá ó ń bẹ nínú jésù ṣùgbọ́n kì í ṣe inú chọ́ọ̀tì ló wà inú ìgbọràn ló wà ẹ̀mí àti gbọ́ràn sọ́nà lẹ́nu yóò wọnú rẹ ẹ̀mí ìgbọràn yóò wọnú rẹ ó bẹ̀rẹ̀ sí ṣe rere àti ṣe fẹ́ ọlọ́run ò ní ní ọ́ lára mọ́ bẹ́ẹ̀ ni kò rí jésù olúwa wa àmì.
1: Ọgbọ agbára Ọlọ́run ti gbà ni ìṣòro ńlá wo ló ka ọ láyà ọ̀rẹ́ níbo lògún ti ń jà ó tó lè sọ fẹ́ nìkankan wá pàdé Jésù oníṣẹ́ ìyanu ní gbogbo ọjọ́ Monday nínú àdúrà àgbàṣẹ́gun Mighty Hand of God nílé ìjọsìn Rapture Proclaimers Evangelical Church of God tó ń bẹ ní nọmba 31/33 Adeyẹ First Street Lagos Abeokuta Expressway Car Wash Bus Stop Ìyànà Pẹ́jà níbi tọ́lọ́run ti máa gbọ́wọ́ ọmọ mi fún mi láyọ̀ ẹ̀ ṣiṣẹ́ ìyanu ẹ̀ lọ́ ọmọ mi 080-5260-4508 Mighty Hand of God ni gbogbo ọjọ́ Monday mabogun rẹ mọlẹ Jesu yo fun ọlọ́nà àbáyọ
2: dide abiru dide Bond FM 92.9
3: as you do waka cough fit start anytime because of smoke and dust use comics make you day relieved
4: oga chemist I beg, I need cough medicine. Where if you work, sharp, sharp.
3: Oh, yeah, try Comics cough syrup. Yes, so Comics get active ingredients. We will clear your cough. Just here, drink, and be relieved. Comics na confirm. Cough, drink Comics. It dey relieve cough. If symptoms persist after 3 days, go see your doctor.

kò lè jẹ́ dédé a máa ní jura wa lọ náà ni ó ní nǹkan tọ́lọ́wọ́n bá fi ṣe ká máa tọrọ àforíjì ṣe gáfárà pé láǹfààní ètò tafsir láǹfààní láti wá sí òde àgbìyànjú ẹ̀kọ́ lọ́hún kó gbà fún wa bá ṣe fẹ́ ọjọ́ mẹ́jọ àbí lọ́la lágbára ọlọ́run bá ẹ̀bá sheik gbadebo rọ́jí pàdé lórí ètò tafsir ní ìgbà mi àmọ́ a ò ní fetí yín lẹ̀ lófo a máa di àwọn orin mùsùlùmí dárayá nílé iṣẹ́ bond fm láwa 92.9 ìfẹ́ òun náà ló so wápọ̀ kárí ayé ẹ gbìyànjú àwọn tó ìtí mọ̀ pé ọba rédíò ó ti padà sórí afẹ́fẹ́ ọba mi òkè ló dirí ẹwà fàkùkọ tiwa tiléeṣẹ́ bond fm kọjá alára ní gbára ga bẹ́ẹ̀ náà ni ọlọ́run ló gbé wa ga àwọn ènìyàn gan mọ́ òun náà la fi mọ rírì yín pé ẹ ṣe bẹ́ẹ̀ ṣe yan iléeṣẹ́ bond fm 92.9 láàyò ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà lágbára ọlọ́run ọba bond lawa 92.9 ìfẹ́ ló so wápọ̀ kárí ayé.

0: tó wá síkú wa káàbọ̀ lọ́jọ́ tó ní lórí ètò lẹ́sẹ̀kẹsẹ̀ orúkọ tèmi ò yípadà olúwa tóbi lọ́ba ọmọbọba tí ń jẹ́ dẹ́líkèètì tó bìyàn ti mọ̀ sí mc gíga lolúwa lóhun tọ́lọ́run ò ní bàbá wa nínú olúwa náà bàbá wòlíì ọ̀làtúnjì tàlàbí ẹ̀bìnẹ́sà tó wá ti mọ̀ sí bàbá wòlíì lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn náà ti wà ní ìpèrè bàbá wòlíì gbogbo àgbáyé fẹ́ gbọ́n tọ́lọ́run ní fún yín látẹnu.
1: orí òkè ni mo ti ń bọ̀ wọ́n pé ọjọ́ mẹ́fà gbáko ni mo lò ní orí òkè kí n tó sọ̀kalẹ̀ gbogbo ayé tó ń gbọ́ mi lálẹ́ yìí ẹ fi ara balẹ̀ ara mi sí yín láti orí òkè
0: kúra rẹ kú oríire
1: ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀ sí sùn àṣírí tọ́lúwà fi rán mi sí yín ẹ gbọ́ báyìí lolúwa wí o olúwa ni wòlíì jẹ́ kí gbogbo ènìyàn kí wọ́n kọ orin yìí nínú ilé wọn ṣé ẹ rí orin tẹ bá ti ń kọ nílé yín olúwa sọ mi pé ògo máa wọnú ilé yín
0: mi lórúkọ jésù
1: ìyanu awọnú ilé yín
0: mi lórúkọ jésù
1: ẹ kọ dáadáa o ọlọ́run ayọ̀.

0: Ọlọ́run ti mọ́ tí.
1: Ọba dáre. Ọlọ́run àwọn bàbá wa kú iṣẹ́.
0: Kábíyèsí olódùn mọ̀rì ọba tẹ́míkà borí tẹ́fẹ́ jí omi.
1: Ọlọ́run lá.
2: Ọba
1: lọ́la.

0: ọjọ́ kò kalẹ̀ o.
1: A ò ní jẹ́ ìyà lágbára ọlọ́run ọba. Bond FM lawa 92.9 ìfẹ́ ló so wá pọ̀ kárí ayé.

0: ojú òpó ló ní fẹ́rẹ́fẹ́ kẹ́ ẹ̀ máa sọ bí a lọ́dọ̀ tí wá o bond fm ó ti já gerege àti ń gbọ́ yín lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ má gbàgbé tágo mọ́kànlá bá ti lò ìgbéyàwó àtàtà pẹ̀lú Olúmídé Ọlálérè. Aago mọ́kànlá àbọ̀ àríyá olópin àríyá is unlimited ẹ̀ tó bá wa dá sí bó o ni ẹ gbọ́ ṣé kí n dáríjì àbí kí n tẹ́fẹ̀ẹ́ inú ara mi lọ́rùn àwọn kan ní kí n fà lé kóòtù ọlọ́run èmi wò ó pé irọ́ ó yẹ kí n dá sẹ̀ríà fún mi. Àmọ̀ràn yín òun ni mo fẹ́ o gbogbo ẹ̀ ó da aago mọ́kànlá àbọ̀.
1: Ọmọ ìyá mi má gbẹ̀dùn owó ọjà kan. Má sàré lásìkò àjùtàn ò bá fẹ́ gbá. Wọ́n tún pẹ́lú wọn sí.

0: èyàn ò tí ẹ gbọdọ sáré àṣájù lọwọ yìí gbogbo nǹkan tó le koko ó ń padà bọ wá dẹrọ.
1: ọ̀nì
0: àgbọdọ kanjú la ọbẹ gbóná.
1: Àṣàyà
0: ṣàbí láyé. Bá bó ni láwọn táwọn bá ti wá bó ń kọ́ báwo la ṣe fẹ́ jẹ́ ń gbò bá tutù tán.